ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic the christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lábú Jésù kí gbogbo ẹni tó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù olúwa lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkólọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ká yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wa pé èmi nìyí.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ọdẹ méjì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes. Wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ̀mí sinmi lé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró sinmi lé òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jàǹgbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ jẹ́ àmọ̀ nǹkan tí ẹ ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ tá a wà dúró sí ẹni tá a dúró tì ó lọ lọ́hùn. Láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀ láì pẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà. Yes. O ti o sele niyan ni itesiwaju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle adiju olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh bi a tin wo a gbe soke awo san mo gba Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti teju mo oju orun.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Won duro leti odo won. Aha. Eh. Ke lo deta e fi duro te wo ki. Eh. Jesu na yi. Ehe. Eh. Hallelujah, hallelujah. Gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nse la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan la won eyan pe ni nkan. Inu we ma ti ni ori ogun ole mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 everyone so ke e soro gidi latorun oye okuta ko na lenu ona ojo ko le won wa riri oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto looto ni mo wi fun yin. Any kind to bagba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi ni a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma jeri si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ti an kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gugu e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma ngbadua o je won omo bi be ba fe mu eje nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri ko mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima. A fe beere fun agbara Olorun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agba laye ati Olorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se ni kankan ta se mele Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eran ko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pandan won wa yo mi wo ba one year me mobile. One year me mobile. Only this 30 minute wire. Move for it back. Move for it back. Ujiji. Go go. Bah. Ti one year buyer. Then you feed it for the buyer bam. Shubanga Timoji. Lady be chicken here to sell it. Move that bema. Never to Moji. Every other one's of me here. You walk on a yimban. Yes, you do an a yimban. Dinle ko ma yin mi mo ba be si yile mo be si yile e wo ibi o tan si niye iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gugu eyan lo je pe ipon to ba won ni ban pe si nitori pe won o lagbara mi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale ipon pe se ti ba won awon miran ipon okun ba won won ri bi tatijo mo alaafi awon o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kakakan po kan po kan ma se daada emi yo ma so fun pe ipon lo bi adua kalana
1: ju gba pe to lo. You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: La fe ki agbara Jesu Oluwa ko fayo ko lara wa gba ti mo ba fe pe adua lenu akoko die ye ino me lo se yan akoni ye ti koni da da be ti na yin o ti to gbogbo to ni o tori awon eniyan ti an fe ba yin ti an le yin ko leyin eyin le yin o ri won ba ti ngo kiki aye fe le ta ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olodun to lebun kan to n sise ta awon eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si nti o le sele emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gbogbo ipa bi be ni so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara bade yo dide ona re ti di agbara bade yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo ni won gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ban ki dada
2: hallelujah.

0: àti alábòjútó láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn kan mọ ìdúró wa ní ìjọ Apostles Christ Supreme Council.
1: Ìjọba the Baptist for over 2 years.
0: Láti tẹ ìwé ìjáde ó ti lé ní ọdún méjì.
1: ₦1,000.
0: Ẹgbẹ̀rún kan náírà péré ni.
1: Ìlú àfẹ́ lẹ́gbẹ̀rún ẹni kan náà bí ọ̀pọ̀lọpọ̀ ìlú ìjọba ìlú ìlú àbúrò.
0: Tí wọn kò bá mọ àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ tí wọn kò sí ni ìwọ yóò máa ṣe tí ó wù ọ́ bó ṣe wù ọ́ lọ́nà tó wù ọ́.
1: Give the Bible to guide us in our doctrinal issues of the church.
0: Eléyìí dàbí